0: kásán ẹ káalẹ ẹ káàárọ̀ láti gbogbo ibi tẹ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olóòtú tẹ gbádùn jujuju, wọ́n wà pẹ̀lú yín lénìí, a ní oríṣiríṣi fún yín. Olóòtú ṣe yìí.
1: Ẹ káàbọ̀ ẹ ǹlẹ́, ṣé dáadáa ni? Àkú sí mi ẹ̀ní láti gbogbo ibi tẹ ti ń gbọ́ wa. Ẹ káàárọ̀, ẹ kásán, ẹ kalẹ́, ẹ kú ojúmọ́. Ìkíni ní Yorùbá ọlágbára.
0: Olóòtú ọlá wọ́n wà káàkiri, wọ́n ṣe oríṣiríṣi àwọn kí ló máa ń pè interview Yorùbá
1: náà. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígboro ni.
0: Ìfọ̀rọ̀wánilẹ́nuwò
1: ní ìgboro. Wọ́n jáde síta, wọ́n lọ sí ìgboro.
0: Wọ́n ṣèta lọ, kò yẹ yín.
1: Àìrọ́ wọn ṣèta lọ, wọ́n lọ síta ni.
0: Kí la ní fáwọn èèyàn wa léde?
1: Ẹ wo, èmi yìí ó lágbára, ó ní mìíní jọjọ, ó skẹ̀ǹkẹ́, ó skoló, ó re téńté. Ìgbádùn ẹ̀ ní lágbára. A ní oríṣiríṣi àwọn àlejò tí a ti pè àti àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn àlejò wa. Nǹkan tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ pa ó jẹ mọ́ ìgbéyàwó. Ẹ mọ̀ pé àwọn àṣà wa, mo tó bá ti jọ́rọ̀ ìfẹ́. Inú mi máa ń dùn ni. Wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìgbéyàwó wa, bá ṣe ń ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá, àwọn nǹkan tó ṣe pàtàkì, àwọn ìgbésẹ̀ tó máa ń gbé, àwọn oúnjẹ tó máa ń jẹ náà.
0: Inú mi ń dùn náà ni. Ẹ wá sọ òwú ẹ, kọ́ tó dẹ̀ tó gbọ́.
1: Ẹ lọ farabalẹ̀ ní ìmàlárinrin.
0: Gan ni.
1: Bẹ́ẹ̀ ni. Àti àwọn

0: e kaabo gugu eyin te ngbo wa te ndarapo mo wa losese e se te tun darapo mo wa lose yi leni e kaabo sori sat ati ma ba awon orisirisi awon eyan pataki ni abule adugbo wa ta ma ba soro nipa ta nse ijiroro ati foro wa ni lenuwo nipa orisirisi awon asa awon nkan to wopo ni ile karo ojire awon ita se ti a se mo awon ita nse ta si se ati awon ona ton fin yato sira won ni aye atijo ati aye ode oni ani alejo wa to ma nje wa ni gbogbo gba iya fi silas le ni won ma soro nipa nkan to se pataki kan o igbeyawo gbogbo awon to bimo no foju si pe ojo kan omo won a se igbeyawo igbeyawo je nkan to se pataki e kaabo iya fi silas e se gan ni
1: e se gan ni olotu fun gbogbo igba e ma n fun mi ni aye ati wa ba awon eniyan soro
0: e se
1: e kaaro o e ka san o ni gbogbo bi ti e ti n gbo wa nitori mo mo wipe radio 4EB yii gbogbo agbaye ni won ti n gbo
0: e
1: se gan ni lotu se
0: Ekpele.
1: Lẹ́yìn ẹ ti sọ pé ká sọ̀rọ̀ nípa ìgbéyàwó nínú àṣà Yorùbá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣe rí ìgbéyàwó. Ẹ rí i pé ọkùnrin àti obìnrin ló ń gbéyàwó. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kìí ṣe ìpinnu ọkùnrin àti obìnrin nìkan ló máa ń ṣe ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni o.
0: Ṣọ́lá àwọn tó tún máa ń dá sí ni.
1: Ìdílé ni nǹkan ìdílé bẹ́ẹ̀ ni nǹkan ìdílé méjèèjì ni so ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀yà ìdílé ọkọ ẹ̀yà ìdílé ìyàwó wọn á mú ìbùkún àti ìrànwọlé àti ìfẹ́ bẹ́ẹ̀ ni òun ni Yorùbá ṣe máa ń sọ pé ilé la ti ń tẹ̀sọ́ròde wọn á wo bí ẹni family yẹn bí ìdílé yẹn bó ṣe rí kí wọn tó lè jẹ kí wọn jẹ kọmọ wọn fẹ
0: torí
1: wọn ni pé ó ṣe pàtàkì.
0: Mo fẹ́ ní pé ẹ jẹ́ kí n ti ẹ̀bí yín pé báwo ló ṣe ń bẹ̀rẹ̀ gan ṣé báwo náà ṣe ń bẹ̀rẹ̀ láti ìgbésẹ̀ báwo náà ṣe ń ṣe àwọn ìgbésẹ̀ yẹn láti ṣe ìgbéyàwó tí ọkùnrin bá rí obìnrin dóríbẹ́ orí ní títì báwo ló ṣe máa fẹ́ kí ni àwọn ọ̀nà tó máa gbà láti ṣe ní ilẹ̀ Yorùbá tẹ bá lè là yẹn yé wa díẹ̀.
1: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá rí obìnrin tó fẹ́ràn á bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀ ìgbà míì kò ní sóun ló máa bá sọ̀rọ̀ ẹ̀yàn kan wà láàrin wọn ìyẹn náà ń pè ní alárinà.
0: Alárinà
1: bí pé tó bá rí obìnrin kan ní àdúgbò yìí tó mú ẹ ìwọ ọkùnrin ọrẹ kan wà ládùúgbò yẹn bí ó ń gbé lẹgbẹẹ wọn á máa fi ẹbùn ránṣẹ sí obìnrin yẹn a máa sọ fún obìnrin yẹn pé lágbájá máa fẹràn yìí ó máa fẹràn á dẹ máa fẹbùn ránṣẹ sí obìnrin yẹn bá ti ń gba ẹbùn yẹn ó jẹ wípé ó fẹ jọwọ́lẹ̀ fún ọkùnrin tó
0: rọ́pò náà nífẹ̀ẹ́ sí nìyẹn
1: ọ̀sùn náà nífẹ̀ẹ́ sí tóun bá dẹ̀ ti wá nífẹ̀ẹ́ sí tí òun àti ọkùnrin ti bí tó ń fi ẹ̀bùn ránṣẹ́ sí yẹn òun pẹ̀lú àwa máa sọ̀rọ̀ alárinà wa kúrò wọ́n máa ń sọ pé tí ọkọ bá mojú aya tán alárinà ayẹ̀bà alárinà yẹn á wá kúrò láàrin wọn ọkọ àtayà ló máa sọ̀rọ̀ ìyàwó tí ẹsùn ló máa bára wọn sọrọ ìyàwó ìgbéyàwó ìbẹrẹ rárá o ìgbéyàwó rárá ọkọ sì ń ṣe lérè pé wọn ń ṣe lẹyìn odi wọn ń ṣe ní
0: àyàrá wọn ní
1: ẹgbà lábẹlẹ bàbá àti ìyá wọn ò tí gbọ ọǹkù àǹtí àbúrò aráalé ilé ìyàwó ilé ọkọ wọn ò tí gbọ nítorí náà ìdílé méjèèjì ní láti pàdé lè wá tún lọ wádìí pé ẹni tá a fẹ́ fẹ́ yìí ni boni ala ala le boni boni that I can call anyone wala si lu boni wan wa lo wa di ni ni ike ba o ta pe bawo lo ni ti o se je se omo oba ni won ni se ko si were ni ti di o de won se ko si aifan ni di le won wa wa gugu e ibi kibi la pelu kon gon gon no to wa won jo wa lati lu kan baya gugu won jo wa lati ado ekiti wa lo wa di odo ado ni ile e ah isono ni ile e ah oki sa ni ile wa lo wa di
0: won so ni gbese won sha won to ti lo se won won sha won to loruko buruku abi aiso
1: buruku de lo mo yen so ni se
0: aha so ni se
1: so ko ni se so ko ni se ti gbogbo yen ba ti wa to ba ti wa to ti iya yawo ati ya oko ti won ri pe owo won wowo won sese wa bere gbogbo awon eto ni won ma se yehe ipele meta lo wa ipele meta pataki beni ya ito wa don pe introduction wa
0: mommy mo
1: wa mommy mo ti da
0: kino ma sele ni mommy mo yen no
1: ah mommy mo yen to ba sele ni pe idile mejeji ma pade wa de lo pade ni ile wa lo pade ni ile yawo
0: se gbogbo idile lo ma nwa ni abi awon asoju idile no ma nwa ni mommy mo yen
1: mommy mo yen no o tun wa ri bo se ji igba mi tun ba se pe gbogbo awon idile kan wa ni ilu Oyinbo ta ba awon idile ni wa ni ilu mi ko jina awon wa ran awon eyan pe kan wa wa mo ma da ki won ku anti iya yawo I mean baba oko rada baba oko iya oko anti oko ore oko oko gangan fun la re gbogbo won ma wa ni jo yen ma fi mo re ni fun je wa woju won ta ma de wa debe awon iya yawo baba yawo onku yawo anti yawo awon aburo yawo egbon yawo awon ara le yawo ma fi joko oni kaluku wa so pe deni bi dagbaja se je ni eni yi aburo iya yawo ni eni egbon yawo ni eni ona bile yawo eni baba yawo ni
0: so o je bi pe won ko iyen ni pe won fi mo onikaluku ati bawon eyan se je ni idile toko ati idile yawo iyen ni mo mi mo yen
1: yawo wa joko onikaluku wa so pe deni bi dagbaja se je ni eni yi aburo iya yawo ni eni egbon yawo ni eni ona bile yawo eni baba yawo ni
0: so o je bi pe won ko iyen ni

0: ya wo yen ati si oko na
1: then
0: Shamanko ebun kokon wa se nkokon wa to man ko wa fun mommy mo yen abi won ko ma nwa ni
1: won ko ma nwa ni na won mi ma nko ebun wa o won febun wa bo tebun yen ebi awon ara ile oko ni won wa
0: nigba
1: yen ni ara ile ya bo ti ya wo won ma so nje sile fa won la ile oko yen o
0: won salejo
1: o se pe se se pa won no balejo ba
0: bene Ipele keji nko e se awo.
1: Ipele keji ni engagement. Ibe ni ebu. Ibe ni wa ti ko ebu wa. Ibe ni awon ara ile oko a ti ko ebu. Orisirisi wa. Isu ogoji o le meji eja kan bayi to ma won gan. Eja ta kan bayi to ma won eja osun.
0: Ejo ko
1: ejo so yayawo aso fun baba yayawo aso fun yawo ma gbe aposi bi o pe won ma call list ni o won ma call respect pe kon bayi ti je umbrella ti je gbogbo nkan ti yawo a lo won ko wa lati le oko ni join
0: so iyen la won ko ma fi se fari awon nkan to
1: je ko ma fi se fari
0: janko nkan to pataki no ma ko si
1: wa kuwa ati apo de wa tun wa gbe awon to ba je kristeni wa gbe bibeli wa awon to ba je male wa mu
0: quran
1: so wa ni pe ki omo birin yen ko mu to ba mu to ba fe nu gbogbo e yen ma npo o ma npo gbogbo inu ile e yen ma npo gan o elemi gan ma gbe moto wa o e yen ma npo aso orisirisi won daruko aso oke damas le soye bayi o ma n po gan
0: moti
1: omo bi awa mu bi deli nikan
0: mo ma ti lo si gbeyawo kan ti si engagement kan ti omo bi yawo mu ko mu bibeli o pe de mu quran
1: ki lo amu won
0: aso kan bayi aso soyoyo kan bayi lo mu te ba ri bi gbogbo won se ranju mo iye ni pe ko pada loko lo
1: amen linko
0: o ni pe ko pada lo alaga aduro ati alaga joko mo se so won iye e koko da pada na won alaga wa ni a pe ko won se mo won sa fi ogbon so pe ko lo mu nkan mi won do mo budi e won ni pe ko lo mu lamu bibeli ati
1: oh my god tori bibeli yen ni o ja ma so pe ka won mo tori kan ba so pe won mo olohun na
0: nitori
1: olohun na lo ma n yawo lo ma n yawo
0: ben
1: o tun ti won se nitori se so ben na ni
0: ben
1: pe tun ti won mu bibeli so ta ba ti wa se ah okunrin yen ni ojo engagement gbọdọ pàgbé yẹn rárá a kó àwọn ọ̀rẹ́ wa gbogbo wọn náà máa dọ̀bálẹ̀
0: ìyẹn láti tọrọ ìyàwó
1: wọn á dẹ̀ sọ pé ṣé o fẹ́ ni a dẹ̀ sọ wípé o ń bẹ̀bẹ̀ fẹ́ni torí láyé tá a wà yìí ẹ̀bùn báwọn ọmọ ìfẹ́ náà ni gbogbo ẹ̀ o ìfẹ́ àti ìbùkún àdúrà ni àwọn fámìlì ẹbí méjèèjì máa gbà fáwọn ọmọ wọn ò ṣùgbọ́n ìyá ọkùnrin yẹn òun ló lórí ilé ìyàwó náà wá ni pé òun náà máa wà submissive ni pé òun máa wà
0: ní
1: abẹ́ ọkọ òun àtẹríba ṣùgbọ́n òun láti dọ̀bálẹ̀ ní ọjọ́ yẹn.
0: Nǹkan tí mo ti rántí ká tí mo rí pàṣípò wa ti fẹ́ẹ̀ lọ tán ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu ba owó orí jẹ́ wà lára àwọn nǹkan tí wọ́n máa ń lò ní
1: èyí
0: tẹ́ pé ní engagement yẹn torí yẹn gangan ni ìgbéyàwó ìbílẹ̀ ti
1: Yorùbá. Owó orí yẹn oúnjẹ ọkàn wọn á mú owó bàbá gbọ́ wọn fi sí envelope ó depend orí bó ṣe rí táwọn míì bá lo ó lè ṣe náírà mẹ́wàá owó bàbá gbọ́ owó ìyá gbọ́ owó àǹtí gbọ́ owó ọmọ ilé owó ọkùnrin ilé owó obìnrin ilé ìdẹ́kọ́ṣẹ̀ṣẹ̀ wàá mú dá orí

0: and two about to ya will fail to ya will fail dollar no nonsense. Dollar office envelope pussy is a naira mom.
1: It's a naira abio. I want back. One day, Bukun, which the Pataki, a drap, Mushiso, one bad drap, a tea, only to Valani, Yawo, at Yoko, then I see limited. It's a Pataki. It's a Pataki.
0: Mo wo bobo nkan te so o da pe ni ile Yoruba be ti so lati ibere oko ati yawo ton fe fe ra won kon non da fe ra won bi pe awon gbogbo idile en to ba fe yawo gbogbo idile lo nfe to re da pe o yato si bon se nse ni ni oke okun ni gbogbo ibi ti a gbe bi awon Australia, America, London tori awon oyinbo awon ki fi gbogbo ara se be o
1: Oyato. Oyato. O ni on se ma so pe iyawo buruku se fe, ana buruku ni o se fe.
0: Yoruba
1: ji no.
0: Beni.
1: Tori ti baba ati iya oko ati iyawo won ba je yan dada. Ti iyawo yen ba ti efe wo tadu fe daru.
0: Wa dasi.
1: O no se man so pe yawo buruku se te ana buruku ni ko se ni lo da. So baba ti ya se pataki. Ni gbe yawo ati ebi.
0: Beni.
1: Ko je ki se baba ti ya ni kan. Ah buru oko egbon oko. O ni lati je awon eyan to da.
0: Ko de ni fe.
1: Kọ́nífẹ̀ẹ́.
0: Ẹ ṣe tẹ là wá lóye nípa ètò ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Ètò ìgbéyàwó yẹn ó lárinrin o. Ó lárinrin gan. Ní ọ̀nà mẹ́ta náà ti máa ṣe àṣeyẹ ká máa ṣe jíjẹ múmu. Torí mọ̀mí mọ̀ wá ṣe engagement máa ṣe bẹ́ ṣe ń to gbogbo ẹ̀ sílẹ̀ àwọn èèyàn máa gbàlejò. Ìnáwó gidi ni.
1: Wọ́n máa náwó. Sẹ́wọ̀n fún àṣẹwà sọjọ́ ìyàwó gangan. Sẹ́wọ̀n pé wọ́n tún máa tún ṣe ti engagement yẹn tán. Àwọn míì wọ́n lè lọ sí council. Kí wọ́n lọ gba ìwé.
0: Ìwé ẹ̀rí tìjọba.
1: Lẹ́yìn tìjọba. Wọ́n á ṣe yẹn. Wọ́n máa tún ṣe yẹn tán. Wọ́n á lọ sí church.
0: Ilé
1: ìjọsìn. Àwọn míì á lọ sí mosque. Àwọn míì àṣe tí wọ́n níta bó bá ṣe wù wọ́n. So ọ̀nà mẹ́ta yẹn náà ni. Ohun dẹ̀ ni wọ́n ṣe sọ pé òwe kì í ṣubú níwájú ẹni tí ó mọyì rẹ̀. So bẹ́ẹ̀ ni títẹ tó bá mọyì ìyàwó tó bá fẹ́ fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọkùnrin yẹn gbogbo bẹ́rẹ̀ rin ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣe sọ yẹn àbí mẹ́rin yẹn ló máa jókòó tó máa ṣe kó tó gbéyàwó yẹn wọlé. Ẹ̀ẹ́dẹ̀ wá rí i pé ọ̀lẹ́ kìí ṣe ọ̀lẹ́ ò lè fẹ́yàwó o. Ọ̀lẹ́ ò lè fẹ́yàwó rárá.
0: Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo tún ṣàkíyèsí ni pé kásìkò wa tó lọ ní òde òní àtọkọ àtaya náà jọ ń kówó pọ̀ nísìnyí láti ṣe ìgbéyàwó yẹn kì í ṣọkọ nìkan ló ń da gbé mọ́. Àbí kí lẹ rí sí
1: yẹn? Òótọ́ ni. Onígbà míì gan ẹ rí i pé ọwọ́ ìyàwó gan ló máa lọ sókè ju tọkọ lọ. Ìyàwó gan ló máa níṣẹ́ tó ń gba owó ju ọkọ ẹ̀ lọ. Ṣé ẹ mọ̀ wọ́n ti jẹyọ ọkọ náà?
0: Bẹ́ẹ̀ni.
1: Bí Bíbélì sọ pé one àti ọkàn àti ọkàn ọkàn náà ni. Gbogbo wa náà ni a máa ń lọ ilé ìjọsìn. Nígbà míì a máa ń lọ. Àtẹni tí ò tiẹ̀ lọ gan náà. Mo mọ̀ pé ó ṣe pàtàkì. Ṣùgbọ́n èmi ò ní belief pé kí ọkùnrin kó má lówó kó lọ fẹ́yàwó.
0: Àìrọ̀ ẹni tí ò bá tó yàwó fẹ́ ò gbọ́dọ̀ dábàá ẹ̀. Ẹni tí ò bá tó yàwó fẹ́ ò gbọ́dọ̀ dábàá asán ṣòkòtò.
1: Kò kó lọ dábàá pé òun fẹ́ fẹ́yàwó.
0: Nǹkan tán pè ní ọkọ nìyẹn nílẹ̀ Yorùbá.
1: Nígbà Yorùbá o. tori iwo lo ma toju yawo e iwo lo ma gbo nje sori table
0: beni
1: iwo lo ma se gbogbo e
0: beni
1: o lo ma gbo nje sile
0: iwo lo ma gbo to yawo fe nko wo mo e ba so
1: poko la ni suru ko lo ni suru o so yoruba de yoruba mo pe idile tuntun o gbudo bere pelu ife ati bukun
0: ife ati bukun
1: beni mo ni lati so yen fun yen fun yin ibi o na ti bere pelu ife ati bukun so o no se ma so pe ife o lo ogun aye
0: ife se pataki
1: so ife se pataki
0: ife se pataki
1: so e o no ni won ninu ni njo yen gbogbo ojo to ma se npade boya njo mommy money o tabi ya fe si engagement no tabi njo yawo gangan ni adura ma po adura adura
0: bẹ́ẹ̀ni
1: nǹkan tó ṣe gan máa ti gbàdúrà tí àwọn ọmọ ẹ bá ti múra wọn wálé ẹni tí mo fẹ́ fẹ́ nìyí o tí bàbá àti ìyá dẹ̀ ti gbà tí alára ìnà tí mo sọ yẹn
0: ẹni
1: tó mú wọn mọ́ra láwọn ọmọ ẹlòmíì ẹ̀ lẹ́yìn kan ló mú wọn mọ́ra tó ti yẹra gbàdúrà bẹ̀rẹ̀ ni ẹ sì gan ni.
0: Ẹ ṣe gan ni mo dúpẹ́ o ẹ ṣe fún àsìkò yín àti fún bẹ́ẹ̀ ti bá wa sọ̀rọ̀ tẹ́ là wá lóye nípa ìgbéyàwó fún gbogbo àwọn tó ń ronú láti ṣe ìgbéyàwó. Ati si fun yin lati wo bo tin se igbeyawo ni ile Yoruba ibi kibi te ba wa loke okun ni Australia ni America ni London ni Europe egbiyanju ke yin na se egbe asa wa laruge ke se igbeyawo tibile na e se gan ni Mrs. Silas eyin te n gbo wa
1: e se
0: o o dabo
1: o lutu o dabo o
0: dabo
1: eyin te n gbo wa e se o dupe

0: E caro, e caso, e cale, lati gubu bi te ting boa lori 4EB Yoruba Language Program. Munia wa lejo patakileni. Yafin Chief Mrs. Akinwale, e cabo suyi uri etowao.
1: E shim.
0: Mure tuni Yafin Mrs. Silas, e kumo Mrs. Silas lori program wa. Àwọn lọ sọ̀rọ̀ nípa ẹwà nípa iṣu.
2: Ẹ ṣe púpọ̀. Inú mi máa ń dùn láti wá sí orí ètò yìí. Ẹ káàsán, ẹ kúrò lẹ̀, ẹ kalẹ̀ ní gbogbo ibi tẹ ti ń gbọ́ wa.
0: Ìyẹn dáa gan ni. Lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àṣà wa nílẹ̀ Yorùbá. Nígbà ìgbéyàwó, ó ní oríṣiríṣi oúnjẹ tán máa ń sè. Àwọn ìyáàfin wa, ẹjọ́, ẹ sọ fún wa nírú àwọn oúnjẹ tí àwọn èèyàn máa ń sè nígbà tán máa ń ṣe ìgbéyàwó.
1: Bí a bá ń ṣe ìgbéyàwó, a máa ń ṣe àwọn oríṣiríṣi oúnjẹ. A máa ń ṣe iyán. Tolóyìnbó máa ń pè ní pounded yam. A máa ń ṣe jollof rice. A máa ń ṣe àmàlà. A dẹ̀ láwọn oríṣiríṣi ọbẹ̀ tá a máa fi ń jẹ. Wọ́n tẹ̀ tí wọ́n ń ṣe ráìsì kan sìn. Wọ́n ń pè ní ráìsì ọ̀fadà. Wọ́n á ṣe tó jẹ́ ráìsì tó tán gbìn. Ní ilẹ̀ Yorùbá tí kìí ṣe ráìsì olóyìnbó. So gbogbo ilé la máa ń jẹ nígbà tá a bá ń fẹ́ ṣe ìgbéyàwó.
0: Wow. Ẹ sọ fún wa sí i, ẹ dàbí pé ẹ̀yin mẹ́yẹ bọ̀ lápò.
1: Kò sóríṣi oúnjẹ tí wọn kì í jẹ mọ́ ní ilẹ̀ Yorùbá ń sìn yìí o. Tẹ bá ń fẹ́ ṣe ìyàwó, wọ́n máa ń ṣe àṣàrò. Ẹwà gan-an. Even àwọn mìíràn gan-an kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí í jẹ oúnjẹ gidi. Wọ́n á kọ́kọ́ jẹ àwọn nǹkan bíi pápánu. Wọ́n á gbé wọ́n á ṣe tá máa ń fi ìyẹ̀fun ṣe.
2: Mo ti rántí ìyẹn náà ń pè ní small chops.
1: Wọ́n á ṣe é, wọ́n á gbé sórí tébù káwọn èèyàn kọ́kọ́ jẹ́ kán tó wá gbé oúnjẹ gidi bí iyán. Bí jollof rice, bí àmàlà, wọ́n fi wọ́n máa ń ṣe nìyẹn.
2: Bí ẹ dẹ̀ ṣe sọ̀rọ̀ nípa jollof rice, mo wá rántí pé àwọn jollof rice kan wà báyìí tán tún wá ń ṣe tó yàtọ̀. Tán tún wá ń pè ní smoked jollof rice. Tádàbẹ̀ ni pé wọ́n kó wọ́n sè é, ó jóná. Jíjóná yẹn wọ inú ẹ̀ o, á wá jẹ́ kó tún dùn bákan. Á rẹ̀ dòdò. Ó wá rẹ̀ dòdò, á pupa dáadáa tó ṣe pé in fact àjẹpọ̀n nu lani. So jollof rice yẹn wọ́n máa ń sàbẹ̀ especially ní gbogbo àwọn ìgbéyàwó tèmi máa ń lọ. Mo dẹ̀ máa ń gbádùn ẹ̀ gan-an ni.
0: Ta ló ní jollof rice gangan? Ṣé àwọn Ibo ni, àbáwa Yorùbá, àbáwọn Hausa?
2: Mo rò pé Chief Ali sọ̀rọ̀ nípa ẹ̀.
1: Àwọn Ibo kan lónìí, olúkálùkù ń ṣe oúnjẹ tó wùn ni. Gẹ́gẹ́ bí ìyáàfin Silas ti sọ, wípé wọ́n tún ti ń ṣe jollof rice kan sìn, tó ń pè ní smoked rice. Tádàbẹ̀ ń pò ti jó. Olúkálùkù ń try oríṣiríṣiríṣi oúnjẹ tó bá tẹ́ ni. Tá a bá máa wo jollof rice, àwọn Ghana, wọ́n á sọ fún wa pé àwọn ló ní jollof rice. Bá ṣe ń sọ pé nílẹ̀ Yorùbá yìí pé ọ̀rọ̀ oúnjẹ, ó dàbí ẹni wípé a ti wá gbádùn jollof rice dáadáa. Ó ti wá di oúnjẹ wa. A ti wá ń jẹ́. Irú eléyìí tí ìyáàfin Silas ń sọ yìí, a tún ti gbé wọ̀ ọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ń ṣe bá ṣe ń se jollof rice nìyẹn. Jollof rice wa ní sísè tẹ́lẹ̀ tá a bá ti ní àwọn èlò ata, tomatoes, àlùbásà, omi ẹran, òróró, iyọ̀, magi tabati pisi ati se jollof rice ni a je ko pupa daada sugbon iwe le ti mama silence nso yi o tun ti je ki agbesoke die ni ile yoruba o de ma ndun daada looto so bi awon se ma bi mo se mo pe jollof rice awon ga ni alo kokko nta nile
0: lodo
1: wa ni Nigeria
0: awon Ghana de gba won o dabi artist Gambia no ti ko won ko se nse kan to bua sodo wa ni Nigeria
1: beni nigba Ghana must stay ton se lojo yen igba yen
2: e fe so pe Ghana must go
1: no Ghana must stay so igba yen no tin se jollof rice ton de tin won ti gbe sinu won abo won won ma ta fun wa awa na wa bere sin wo wi pe ah nkan ta won ara bi yi nta e je ka wa na mo bo se nse awa yoruba e kuku ma wa yoruba ta ba ti fowo si nkan kan a se daada a se daajo eni gan to ni nkan be
0: be bawo ni smoked rice yi se yato si jollof rice to koko wa sile yoruba kini awon kan to yato nbe
2: won ma se na ni ton ma ti se won wa ton ma ti se ton won wa de won je ko jona se yin papa o pa yo lerin won wa je ko jona efin wa wo inu e won se npe ni smoked rice so ti efin yen ba ti wa wo inu e a wa je ko tun dun ba kan
0: emi ni ro pe ni loyinbo o ni nkan ton ma nfi sin rice to ma nfun ni smoked feel yen to je pe ko need ko jona ko to ni
2: se mo pe awa ati ni gbogbo ru awon technology beyin so ba wa sisi tin se so ati ti wa ni yen then mo de ni lati tun so wi pe rice of father ti awon chief son toro npe yen rice of father yen won ma tun din ata e loto ti won a fi pomo si wa fi iru si mo te se nso e bayi enu mi mo fe ma je wa fi iru si wa fi pomo si wa de tun atarudo to ma n ta sansan pelu tomato
0: wa pon
2: la wa din agbe wa tun feran si wa ge awon eran yen kekeke te ba je eyin papa e like e feran pupo
0: ki jollof rice to waye ki ni nkan ton ma serve ni igbeyawo kilo ni aye naye atijo ki la won kan ounje ton ma fun awon eyan ton wa fun igbeyawo gangan
2: mo ro pe se mo le soro
1: e soro e soro
2: e mo ro pe boya ekuru ekuru ekuru yen
1: mai
2: my mai ekuru deni kon wa ton ma npe ni se papa sheri ki non poruko isu won bo isu tomati be isu kekeke won wa sa tomati sa wa ko pamo to ba ton wa se bi rice won a din ata si so gbogbo run kan be no ma fi nse alejo
0: ni gba
2: igbeyawo iyan se pataki o won a gunyan won a lo gunyan yen iyan yen in fact iyan yen won a lo gun ni ta won a fi sinu ewe won wa se obe efo loto gba mi obe egusi loto ati obe ila so eyi to ba fe nibe n lu ma gba so
0: chief
1: sheri ounje ton ma ko nje tele yin ko si nile yoruba te ti le se nkan kan te ba fi yan si iyan se pataki te ba ti fi yan si e ti pari gbogbo nkan sugbon bi oju se wa nla si la wa nri orisirisirisi ounje won wa nse amala yen ton ba ti se won se ila won se efo won se egusi lorisirisi obe no ma nse sibe iru eleyi ti mama silence nso yin pe won se eh isu won se o kan le je pe kan fi se papanu lasan ni ki se the main course ki se the main food ko se yongan lo nje but yan amala nisin yi o ati wan forisirisi onje si won se asaro sibe won se mai mai sibe won se ewa ganyin nkan kinkan teyan ba ni la fi si but iyan yen tori awon eyan wa like yoruba like iyan a mo nipa iyan so iyan gbudo wa ni nu onje ka ma fi se
0: eyin ya mi
2: mo de te tun fe so kini kan nipa amala tan so yen abula no ma saba fi nje nje light is so ti obe last epo yen abula yen ewedu ati obe wa ni nkan to tun wa se pataki dabi to ma n e ri pe lain amala yen lo ma n gunju ntori won room ni be ni lori ina
0: ogbona feli feli
2: ogbona feli feli ogbona feli feli
0: eyin ya mi e se goni te ba wa soro leni te ko wa lori sirisi awon imoran a dupe lowo yin ti asiko ba wa ejo sha tu le ba yin soro nipa awon asa wa nile yoruba nijo mi
1: dagbara olohun
2: wa lagbara oluwa
0: e se
2: gbara olohun fun wa leni oju atun rira
1: oju atun rari nagbara Christ
2: amen
0: to odabo
2: odabo.

lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n wá fi hun òwú sí i lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o, àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún, kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?